0: Та шуур кони та логин слабра танда нэти янзы мун зонда жимин нэ тинде чигё амар кена кацу нэмбу чигун тин гаран зо пен тогор та кини пекур тинде юни мачис как чик па шуур кони цу гонзо кол ани бегин лэптоп чимара батико яку сяо чумбара ми читта нима чик дүзөл нэсу нэпче кин нэсу сыо мар та ку чик чина гарсо осо ло чумбо сэмбара ба ко дичи вар ба нима чик ла кандар kun junto me patam jo chigran chap de euro en dinde indo orang so jena sem nyo bi eso dinde cha se je pe din chigi me ro sam e tam jo ko shole ju dan je zam ja jo ro dinde tam jo jin kon shu ka zu xie na ta ga rang re de kun yin ji me dil tu yin en da wa ji ge zen da ni ji klak ze ge ze dinde pe ju dan ji ku gyum zen ga ro gyum zen de ga zu mi bun jo ge wo ji zen zo ji ro zen zo ani ge se de nan ji gyun ja ji duan be ne अजे बोल के चेंज ओपन तो ताल याबु चुंग में तो उसे मिंग द ट्रिगर है मारो को याबु चुंग मासूम सेनिंग सुची हो ना दिन दे ना यूं तो जमा तक ना के जम जाता दिन दे तो जमा उन्हें काले चिंबो योरे चेंज ओ चिंबो दिन दे जग शो गुड़ रेव नम चो गुड़ बा जेसन काले जमीन ना जो तो गिते तार लगभग तो सोसो इंजी मिंजी केसे जी तो चुंग ने गांग मांजे के याबु
1: दियांग बे नुक जे सिंकम काइंग जे नरी सी जल सिनंग के टिंजो टिबो कांसर छचुंग मिगे थोंयुल दांग dalung nawi tuyul tu ju yue. Gin sun nam doji la cha chun na, rang ni ji ju bi ju zi langbun di yi tu, nga xie pa sum tu, ga din la la tu chi wi lam dun jia gi wi xin ni mang da ji chen yung yue la. Kung nam bi sam ji ma cha bi ga din wu, gin sun nam doji ju zi jia langbun di yung, jia jie chi dang kui jian yung su nro yin yue.
0: ngansung ngeri le tanda ketak yue pachi kohu se nye di tanda sakuya rinpa ki mwemi rinne shui chan nangla yue samchu di kohu se nye di kohu se nye di ngeme ki ndi nangla yuwaro kuki ki ndibri nangla ndibri nangla rol chan di tang tanda kohu se nye di di nijay ndibri nangla yuwaro ta ka ching ni damni khurji ina sige di la di indi zaman kam ki piwaan ta ngeri ki shui nye nyamdo sungde si ngansu tingzi ngu pui ani kecho maji ku shiabu chidungi ngansu jinsa nyamyong pere ki di toa masu tuyambi Di nyamnyong pere di majung songsana, danda pato nga kante si tongi tongsana, nganzo gyuze di soso kyecho di soso di li ka dam di ma, tabi na nganzo sarazi, damnyi ki doishi shabru zi na shiga zi ma na cha ma chok sarazi ngari. Ngari ki shuandi ngari mato shenpa cha ma chok sarazi. Kamba ki di ta shuandza sayo, di ni me mato kong nganzo cha ma chok sarazi. Di nze sora tongi tongi. Ano ko cha nyom yong ne ko boge ene nganzo gyuze di pe yala gongdo la pe tor tango tongsana, sangwan tor doishi ma na darsa di sakwan di le jikla re mato. Ti bhoi ki rinne maa sese me yomar. Ta tanda tsu pala mingzak chueba di kari chungda zi nang ngari ki shuen seye di mingzak chueba shevu chik chungda. Ta di nang su ndo tatu ngan su ta mi su ki nawa nang ngari li ong shuen di mato mingdu asam sar ngari gadu song na shuen mato mingdu asam sar dindri nawa to ta ngari li kechun tembe tanda ngay seye di purang li kechun tembe ngayman nanyam tu mangbu chung siya. De ya gorzi seye ta, mzhong seye ta, rudol cha chang sheba shema seye ta. Tā yīna mōchikbī ngā tānda tīna ngā rā tūna tīnyū tīngu tīsū tāngmā ngā tū tī māngzō nāng tū tū tāma tū līng chē kio rī. Pēnā chā shā sōng sān tīdī tā tī kōwō ngā līng yār sōmbā, khor chā nām tōng, xie bā xie mā, gā tsā kī tī sēng kō rī kī gēn chā. Rēmī ngā tsō tānda ngā tū ngā mī rī nī shū shā nā lū kī yā chā nā tā tā rā bū chī wā rī māng bū chī. Tā tī yīna kā chī tā gā gā rī mā nāng chū bā rī, kā chī ngiong rī mā nāng rū shī bā rī, tā kā chī tānda sākū rī mā tī, tā sākū rī mā tī yā rī tō rū mū tū chī. Nganzu zhōngrīn bāla yā pūtubi, dīndi sīm chūshī.
2: Gālā tā tānda jī gyūzē, tā lāmbu gāndē, tā shūjē, tā mīlu nyūshū tsānā jī, tā rūdhuwa
0: gāndē. Mōrē.
2: Gālā tī nāng jī mīksē gī jī, tā tūjī līmbū shūsā tā dīndi sūsū
0: tā shīnā. Dīndi chūngsā ngārāng tāng āng tāngbū tsōbu jī ngūne, tā ngārāng gālā shāngī dē, tā ngūne tā gugāb sūrū dīndi chūngmā sūngā, yīnā ngārē gī tānda dē nāng tā sīm kōng sūsā wārā bā. Dīndi yīndu tānda ngārāng tsōm jī kī, lōb jī nāng yī kīn sūsā lā shāngī jī dē. Ani taa nang shingi ngarangi mikwi sangbu taasa gintu dina shangi chi. Tesu changma ngoni ngata mizde nang la susu kokaab suda chungma suma to ngoni tang tukzi nimbi pukuru shupo yu mimi dili ngoni yin. Ta pi kirin samgi mi kyabi dinde. Ngoni gina kunzu chay sang. Ta tanda gin susu la shangi chay chay sung sang. Ta ngarang ngoni chay sang. Gina ki lupchu ang tangbu di ngayin sivar. Yukshu di ngayin sivar. Gina ki dinde sum.